ọpọ èèyàn ayé ayé ayé o kí ni nǹkan mẹ́fà tí ò lè di nǹkan méje láíláí atayádù ọmẹ kàhálà kí lọ́lọ́ ń dá ní ọjọ́ kẹfà ẹ̀yìn èèyàn ẹ̀ wá dáhùn èèyàn ni èèyàn abìdíyàn èèyàn àwọn náà wọ́n ń pè ní ayé gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí ayé ò ní ṣe ọ́ ayé ò ní sọmọ rẹ ayé ò ní mú ọ ayé ò ní máwọn ọmọọmọ lọ́wọ́ ayé ayé tamọtiyé mo dúró nínú ìpẹ̀kun ẹwà mo sọ tàṣẹ tàṣẹ mo wọnú jìbùjìbù elédùmarè lọ gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ yìí tá a bá rẹ́nikẹ́ni tí ayé ń ṣe tí wọ́n di oyún mọ́ nú tá a bá rẹ́ni tí wọ́n ń ṣe tí wọ́n ba rìsọ́ọ̀tì ẹ jẹ́ tá a bá rẹ́ni táyé ń ṣe tí ọmọ tó kàn mọ́ ìkóríta kò yé mi mọ́ tí ayé fi ọ́ sí mọ́ jẹsẹ̀ mọ́lẹ̀ bó o ṣe gbé kírímù yẹn já ní ọyá máa jábọ́ máa jábọ́ máa jábọ́ máa jábọ́ in the name of Jesus wà kígbe ẹ̀yin ayé ẹ padà lẹ́yìn mi ẹ̀yin ayé ẹ túwọ́ lórí ọ̀rọ̀ mi ẹ túwọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ayé ò lè mú mi ayé tamọtiyé ẹ̀ ní tamí látòní lọ nítorí iṣẹ́ ọjọ́ kẹfà ni mí iṣẹ́ ọjọ́ kẹfà ni mí ẹ̀yin aláàánú ò tó jẹ́ ènìyàn ẹ máa wá mi bọ̀ bí n bá fi kírímù ìpara ire bá mi àánú bá mi òkìkí bá mi in the name of Jesus kàdà yálé àmà náà ṣá ẹnìkan ní wòlíì kí ni nǹkan méje tí ò lè di mẹ́jọ.